0: tí wọ́n bá òrùn àti òṣùpá sọ lórí ọ̀rọ̀ rẹ̀ jọ finú ẹ ṣe àmì láàárọ̀ yìí ọbàjẹ́ lórúkọ Jésù ọbàjẹ́.
1: Gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí mo ṣe ń gbàdúrà fún ọ gbogbo májẹ̀mú òkùnkùn bàjẹ́ wá fọwọ́ sáyà kò ní bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ẹ̀tọ́ mi á jáde. Ìpinnu Ọlọ́run fún ayé mi yóò wá sí ìmúṣẹ in the name of Jesus Christ. Ẹ wá wo ohun tí mo fẹ́ sọ o gbogbo ibi tó ẹ bá ti ní àǹfààní láti gbó mi káàkiri àgbáálá ayé gbogbo ẹyin ọmọ Ọlọ́run tó bá ti di ọjọ́ Sunday convention wọ́n wá sí ìmú ìdánudúró lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹ já wo ohun tí Jésù oníṣẹ́ ìyanu yóò ṣe ẹ já wo ohun tí onímájẹ̀mú àánú yóò dánwò nínú ìpín ìràwọ̀ èmi àti ẹ. Ẹ jẹ́ ń pe àwọn èèyàn wọlé lẹ́yọ kọ̀ọ̀kan màá pè wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé bí ẹ̀mí mímọ́ ṣe bẹ̀ wọ́n wò.
2: Àwọn bàbá mi èmi ọmọ yín láti UK orúkọ mi jẹ́ Aisha Damilare so mo ń gbé ní Wales. So mo ti ń tẹ̀lé ìpè yín láti ìgbà tí mo wà ní 200 level ní ìgbà tí mo wà Nàìjíríà ní dis ti ìgbà tí mo ń tẹ̀lé ìpè yín mo máa ń gbọ́ like mo máa ń gbọ́ àdúrà yín láàárọ̀ láàárọ̀ so mo dẹ̀ máa ń sọ ìkọ́ kékeré tí wá sí nígbà tí mo máa ń sọ ìdá mẹ́wàá mi mo dẹ̀ máa ń sọ ọ̀rẹ́ májẹ̀mú mi ìgbà tí mo ti wà ní Nàìjíríà. So ó ṣẹlẹ̀ báyìí ní last year nígbà tí wọ́n gbàdúrà fún wa ní December ẹni pé ẹni ká kan kọ̀ọ̀kan tá a need ní January pé kọ́lọ́run ṣe fún wa kó tó di December kọ́lọ́run ṣe fún wa ní January mo kọ pé mo nídìí iṣẹ́ so nígbà tí mo ti parí school tó mo wá ṣe master nígbà mo ti parí school mo nídìí iṣẹ́ like mo ń ṣiṣẹ́ ní under agency kan ní mo máa ma gbọ́ wa káàkiri mo máa gbọ́ wa lọ sí care home mo máa gbọ́ wa káàkiri so mo ṣá mo nídìí iṣẹ́ ṣá mo dẹ̀ kọ́ pé kó tó di time kó náà jẹ́ kí n níṣẹ́ so àti ṣáà mo wá sí san ma sọ ẹ ní òun pa owó ìdámẹ́wàá mi jẹ àtọ́ nǹkan kan yàn kan fún mi lówó ní UK màá lọ ìdámẹ́wàá mi kò ń bẹ àtọwọ́ májẹ̀mú yẹn lórí mọ̀ má sọ owó májẹ̀mú mi. So all the time yẹn ṣá mo ṣáà kọ́ kinní yẹn pàtó hádi January irun tó wá ń gbé wa lọ ní kíláàsì láti agency yẹn mo ṣáà lọ síbẹ̀ so wọ́n nípa àwọn fẹ́ gbá mi like orí ńlá ni o so mo ṣáà wọ́n ní kí n apply mo ṣáà apply ṣáà nígbà tí mo apply ọwọ́n ní nǹkan tí mo position tí mo apply fún òun mo apply fún but position yẹn wọ́n fún yàn ní COS ń bẹ̀ so wọ́n máa ní nǹkan tó máa ń fún yàn COS but mi ò apply fún yàn torí wọ́n ní pé qualification mi ò ṣe kíní lórí ẹ̀ so mo á apply fún ìdí wọn fún yàn mo ṣàfẹ́ wọlé torí ibẹ̀ yẹn council ló ní so ó dẹ̀ máa ń wà ọ̀kẹ́ kí n ṣe ní another council so mo ṣáà apply fún iṣẹ́ yìí ṣáà mo máa ń ṣe agency ń bẹ so nígbà mo ṣáà apply fún iṣẹ́ ní ti January ni o nígbà mo ṣáà apply fún iṣẹ́ yẹn mo ṣáà ń jọ interview mi mo ṣe interview mi dáadáa mo ní ọmọ àgbà mi torí àwọn tí mo bá ṣiṣẹ́ ń bẹ yẹn agency nǹkan like mi go like mo máa ń gbàdúrà pé ọlọ́run ibi tí kí ni ti wá lọ báyìí kí ọlọ́run nífẹ̀ẹ́ mi then angele odetunle apafa kó wà lẹ́yìn mi mo ṣáà apply fún iṣẹ́ yẹn so mo wá ṣe interview manager àti deputy lọ ṣe interview fún mi àwọn òyìnbó so nígbà tó ṣe interview mi ṣe ibi tí mo ti parí interview mi báyìí ibi tí mo wá jókòó tí mo wá wò pé kí n gbọ́ respond látọ̀dọ̀ wọn bàbá wa bá mi ní májèwá bá mi pé àbí ṣé màá ṣe nǹkan tán ni pé mo ìwà qualify fún like ìtò position tó ju èyí tí mo apply fún lọ bàbá mi bí mo ṣe rí nìyẹn o bàbá fún mi ní iṣẹ́ yẹn èyí tí mo apply fún wọn fún mi tó ju position tí mo apply fún wọn fún mi wọn lè máa fún mi ọ sí ìrẹsì bẹẹ mo bá gbà ọ ṣàṣe gbogbo ẹ like inú mi dùn gan mo ti ṣe tẹ but mo fẹ ṣe testimony inú mi ṣáà dùn gan ṣá pé mo ṣe bẹ mo ọ ṣáà fi ṣe gbogbo ẹ fún mi wọn fún mi ní uniform mo bẹrẹ lọdọ council ní January yẹn. Nígbà mo bẹ̀rẹ̀ báyìí mo wá sọ fún ara mi pé tí wọ́n ti gba owó mi báyìí ní council báyìí máa ṣe nǹkan kan ní church so mo ṣáà gba owó mi ní March April yìí nígbà tí mo gba owó mi ní April mo ṣáà ṣe nǹkan ní church mo ní sọ fún mẹ́rin mi pé kọ́ bá mi like torí mo wà ní ẹgbẹ́ àwọn tó máa ń tún nǹkan ṣe ní church so mo sọ fún mẹ́rin pé kọ́ bá mi ṣe fún àwọn church mo ṣáà ọlọ́sàbà mi ṣe ṣáà nígbà tó bá mi ṣe nígbà tó di mí èyí tó fẹ́ san owó mi ló bá san extra fún mi. Like ẹ̀wọ̀n ká ti ń gbàdúrà pé kí áńgẹ́lì wa kọ́ wa kọ́ bá wa so áńgẹ́lì owó ti bá ń báyìí wọ́n ṣàṣàn extra like times two owó tó ń san fún mi ní last year wọ́n tún san extra fún mi torí ẹ̀rọ bọ́ọ̀lù tó mọ́ ọ lọ bá manager kò gbà báyìí ni mo rí lówó oṣù mi ṣe aṣọ extra fun mo gbe anja ni emi mo ni to mo tin sise bayo but mo ti gba owo osu like also extra fun mi but inu mi do nigba to si ya na ama no ibi ti mo tun ni awon tax na se mi ti sin pe awon je mi lowo almost like 1 million plus e se ba mi o
3: baba mi e ka ro sa baba mi emi ni omo yin do ya se se o komunela sun do ayo lati lu eko baba mi agba ma pi febo inu mi do asi de hot ni testimony mi yi sa dupe lowo olorun dupe lowo olorun pe ni baba mi lana ta se 77 I joined Trout Online mo sponsor eyan wa gba teni ka san 77,000 laaro mo so gba te so pe 7,000 lo so mo ni baba mi e ti pe owo e pe owo mo se duro later ni a so pe 70,000 mo wa san 70,000 baba mi this morning I am still on bed I said I can't remember for 1 million CB. Unexpected blessing. I'm grateful to God. I'm grateful to you. Thank you for the teaching. Like, I am nobody. I'm so happy. This is only how I can express my joy. I don't know, like am I dreaming? 1 million. Thank you so much. Thank you so much, Jesus. Thank you, Baba. I'm grateful.

0: baba mi e ka ro olorun ma te nse waju ah baba mi emi na ra nu go o sele lan ojo ti e fini baba redeem won fun ni eh matu e pin lawon pastor yin lowo npe omo jori afese ni mi o e pin fa won pastor yin ipe ki eh anoint eh bless e lowo won bo ilu UK mu wa bo emi na wa mu matu temi na won wa fi kan be se anoint ta be se bless to wa won pastor yin yen be le mi na won fi kan lati ju screen mo wa fi pamo lati jo yen emi na sa gbogbo bo se ni kan se emi na se lojo yen wa fi matu yen pamo nigba to wa di lana 77 baba kan wa give testimony ko fi matu so mi fun eh omo ti o ronun sun to tin se dangaga emi na ba wa mu matu mo ni gbogbo ana ti won fi lati di jo meta se ni mo dede ji mo wa ri mo ko yin le lajumo ogboju mi ko pon kiki eje yi tun ro ni buruku buruku bi mo se mo emi na ba wa ni gbogbo ti logun logun titi ko lo mi rina bo se wa di lana mo se pari kini yen teni yen ni pe bo se so matu so mi to n fi le omo lara lara re sida emi na ba ni nje mo ni emi na ni matu yi gbogbo bo se se program lana yen ni rina o ko yin si screen tori mo ni pe boya tori screen ti mo wo ni te le wo screen ori fifo gbogbo e mo sa gba awe yen emi na gbadura mo ba mu matu yen emi na ba kibo omi te ni pe bless te ni pe ka gbe kale emi na ba gbo mi kale si bi free si bi television mo ba oni no mi yen mo ba da si matu yen mo ba gbe le ri mo ba di julo ha tata ngoju mi se clear ni ne o ori fifo gbogbo ara iroyin de lo lati bi ijo meta temi na oti rorun sun ti mi le laju ah baba mi mo dupe o ese gan ni o ipe yi ipe mi na o ese mo dupe mo le ri o ara oni ni ara oni kan yi o ese o
1: nice ni ojo sunday gbogbo eyan mo lohun ojo yen ni oje climax ipade awon obirin jade loni women day out lagbaro lohun gba ti o ba fi debi owo 11 won ti pe siba siba ni ojo sunday ni ipade combined service lase gbogbo bi ti church ti wa emi oluwa ni ka pe siba siba ni wema and isin yen yo bere ni ago mejo gba ti o ba fi di bi owo ago mejila convention ni climax ipade ni ipade weje wemu ni ipade idunnu ni ipade ayo ipade igbega ni so ni gbogbo bi te ba ti n gbomi ka kakiri agbalaye be my guest on Sunday.
2: Praise the Lord. Oruko mi ni Eri Wumi. Mo sọ̀rọ̀ láti ìlú Èkó. Mo jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́. Orí afẹ́fẹ́ nínú rédíò ni màá ti ń gbọ́ bàbà. Èmi náà ní ẹ̀rí. Rí mi lọ báyìí. Ní bíi 2 weeks ago, ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni jọ Saturday. Bàbá mi ò sọ fún wa pé a máa rí owó kílẹ̀kùn tó ṣú. Ọlọ́run ṣe fèmí náà o. Mo gba fóònù tuntun. Ọmọ mi oníkọlọ́ra fóònù tuntun fún mi. Tí mi ti ẹ̀ lérò wọ́n gbé fóònù tuntun fún mi oníjọ Saturday ọjọ́ tí bàbá mi nípa máa rí owó kílẹ̀kùn tó ṣù o. Fóònù tó close to 200,000 tí mi lérò. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mi o. Ìfàmì òróró yóò ní gbẹ o. Lórúkọ Jésù gbogbo ń tẹ bá ń dáwọ́ nígbà àmà yọrí sí rere o. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi náà ṣe ẹ̀rí eléyìí o. Màá tún mú ètùtù ju eléyìí lọ wá. Ẹ ń bára ọlọ́run.
0: Bàbá mi o, èmi náà lẹ́rìí o. Orúkọ mi ni Ifedayo Williams láti Sango Ọ̀tá. Èmi náà lẹ́rìí sá o. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Comfort Life o. In fact, mo jẹ́ ìkan lára àwọn ọmọ ìjọ orí afẹ́fẹ́. Mo dẹ̀ máa ń gbọ́ program mi láràárọ̀ ní ẹrí títẹ́mi ní ti àná 77 tí a ṣe ní àná ti oṣù July tá a wà nú ẹ lọ́dún 2026 yìí. Nígbà tí ẹ sẹ́ pé kí àwọn èèyàn dá owó 7,000 lórí afẹ́fẹ́, mo kàn wá wọnú àkáǹtì tí mo ní. Àkáǹtì tí mo ní ní GT Bank. Mo rí pé owó tó wà ń bẹ́ is just 1,250 ló wà ń bẹ́.

0: ọlọ́run bàbá ṣe bí ọba oyin jésù logo oyin arúgbó ọjọ́ logo oyin ọba àwọn ọba logo oyin akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run logo ní káorí ọ̀fẹ́ tí a fi fún mi nínú kristi jésù mo ti wọ 90 years bàbá ṣe bí ọba ojọ́ ni ojọmọ ìjọ náà afẹ́fẹ́ ní nǹkan bí ọdún mẹ́ta sí mẹ́rin báyìí ìrántí dáadáa torí mo ti ń gbàgbé nǹkan gan láti ìgbà tí mo ti ẹ̀rí mi ni wípé láti ìgbà tí mo ti wà nínú ayé yìí oore tí olúwa ṣe fún mi ní ọdún yìí mi ò rírú ẹ̀ rí mi ò gbárú ẹ̀ rí ó bí 30 years tí mo fi ṣiṣẹ́ ní kọ́mpìnì kan mi ò gba ìdáta ó bí 30 years ó tẹ̀ lé ó lé ní 30 years nítorí táyà mi ò gba ìdáta ẹ mo ṣe sọ bàbá ṣe bí ọba mi ò fẹ́ dárúkọ mi tẹ̀rẹ́ ọmọ mi àtàwọn ọmọ pàtíkúlálẹ̀ ọmọ mi mo fẹ́ kí gbogbo nǹkan máa gbọ́ wọn mọ ohùn mi wọn lè mọ̀ pé nǹkan tí mò ń sọ fún wọn òótọ́ ọ̀rọ̀ ni nípa iṣẹ́ ìrànṣẹ́ yìí olúwa ṣe mí lóore pàtàkì lọ́dún yìí o ní ọdún yìí o dẹ̀ ti sọ̀dá mẹ́wàá mi o mo ti sọ o ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ònu pinnu wípé ọrẹ má jẹ̀mú mi pé máa fi kún mo fi ti kún lákọ̀ọ́kọ́ mo dẹ̀ ti fi kún lẹ́ẹ̀kejì mo dẹ̀ tún ti bá olúwa dá má jẹ̀mú wípé ó bá túbọ̀ fi mí lọ́kàn balẹ̀ lórí àwọn ọmọ mi jù báyìí lọ mi ò fẹ́ra ojúrere ọlọ́run ṣùgbọ́n kí olúwa kó lè mọ̀ olúwa rí ọkàn mi o ṣùgbọ́n kí oní ìfifúnni ó sàn ju gbígbà lọ ẹ bá mi gbé ẹ̀rí yìí o ẹ bá mi gbé káwọn arúgbó bíi tèmi náà àwọn onírin funfun bíi tèmi náà kán lè mọ̀ pé ọlọ́run ò gbàgbé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú kíni nínú kristi jésù apostle ẹ̀mí atúbọ̀ máa gbọ́ ìjọba ọ̀run ò ní bọ́ mọ́ wa lọ́wọ́ o fókọ̀sì yín nípa ìjọba ọ̀run tó mú inú ẹ̀mí dùn tó mú ayọ̀ mi kó ní ìgbà gbogbo tó jẹ́ pé fókọ̀sì yìí o bí a ṣe máa wọ ìjọba ọ̀run ò ní prínsípù yín ó múnú mi dùn ó má yọ̀ mí kún àti ẹ̀yin àti àwa àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ kó mọ̀ yìí pé lẹ́yìn ayé yìí kò pín o.
1: Na wọ́n síbí lórúkọ Jésù ti ná sáré ó yá lọ gba ẹ̀tọ́ rẹ̀ sọ pé olúwa
2: olúwa
1: ẹ̀tọ́ mi dà
2: ẹ̀tọ́ mi dà
1: ó sọ̀rọ̀ olúwa
2: olúwa
1: ẹ̀tọ́ mi dà
2: ẹ̀tọ́ mi dà
1: olúwa gbà fún mi
2: olúwa gbà fún mi
1: tó bá sèmi ni wọ́n máa dúró máa dìde dúró sọ pé lóòótọ́ lẹ́ni wà wá fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé ẹ̀yìn ẹ̀mí búburú
2: ẹ̀yìn ẹ̀mí búburú
1: tẹ́ ẹ pàgọ́ sáyé mi
2: tẹ́ ẹ pàgọ́ sáyé mi
1: tẹ́ ẹ jẹ́ kẹ́tọ̀ kó wọlé
2: tẹ́ ẹ jẹ́ kẹ́tọ̀ kó wọlé
1: tẹ́ ẹ dá mi dúró
2: tẹ́ ẹ dá mi dúró
1: mo pàṣẹ fún yín
2: mo pàṣẹ fún yín
1: ẹ wọlé rẹ
2: ẹ wọlé
1: ẹ wọlé
2: ẹ wọlé
1: ẹ wọlé
2: ẹ wọlé
1: fẹsẹ̀ jẹlẹ̀ mo pa láṣẹ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà gbogbo agbára àti ogun tí ò kì í jẹ́ kí èkó rẹ̀ tọ́ ẹgbà lórúkọ jésù oyè wọlé ìdánimọ̀ jí mo tẹ̀ tún lẹ́rìí kan ọmọbìnrin yẹn ilẹ̀ ọba ló wà ó ti wá sẹ́ kò ríṣẹ́ láyé etí ẹ̀ kì í ṣiṣẹ́ gidi kó lè mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ní ìdí o kò rí iṣẹ́ gidi láyé ẹ̀ àwọn iṣẹ́ tó máa fún bí owó oúnjẹ àmọ́ ìgbà tó mọ tán pè ní rí òwúrọ̀ tóun náà bẹ̀rẹ̀ sí ń gbàdúrà mo sọ fún ẹ pé agbára ń bẹ ní ìrì òwúrọ̀ tó ń gbọ́ yìí agbára ń bẹ ń bẹ̀ ó ní fúnra ara wọn náà Jesus is our advocate.
3: Yes, sir.
1: Sobe, Jesus is our advocate. So, kini advocate? Alagba we is our lawyer.
3: Yes, sir.
1: Onolo Paris ayembe. Ene kamba me o. Mora Jesus sayere. Oma Paris ana. In the name of Jesus. Enjina jagbo riye mumbo.
4: Hello, Daddy. Eka Arosa. Good morning, sir. Eka Arosa. She temu amunu onolong. Imi aruwolu watu doma shuluri. Imi omoyi, mi metude o. Imi omoyi bukola, metude. Imi nimo give testimony just about last month. After 20 years in the UK, I finally got my British passport. Mutu ti ma nota testimony wa olon baba shibi oba tu ti shiyanu. Ise ti mi apply for. I did not apply for the job. They called me. They found my CV online and the recruiter said she ma wa happy for them to send my CV to the employer. And I said, okay, yes, you can. But I would like to see the job spec. Ah, but you send the job spec in senior. You go call me. Because the pay is quite on the high. Our leaders, service leaders, and it's with the government. Share job, but okay, send it. So me take for consumer. After like a week or 2 weeks, no back me but that we want shortlist me for interview. Until we have been until by interview. Musha, in fact, go the interview daddy new practice because no way. Oh, where my mommy share? Who it is for you? Level me, you know, to me, but who you? Hey, but she, Musha, she interview. I did the interview. The two people that interviewed me, oh, interview, it was just very informal. It was really informal. I shall did the interview. After 2 days, the recruiter had to pay me. After good news, they were happy to offer you the job. Ah, even with me. Along with this very young, Baba Shibioba, Lushishe, Koki Shimi, when God is ready to elevate you, no Jupiter, Kosia Dala, Itule Dadro, and you said it in that Mope, Baba British passport, any, Along she no fashion, Koyano, Koreko, or no, Kia Kia, Oya. Globa, patience are drying for me. Oh, no, no, fishy, and not die. Oh, recon, oh, reto jet. Oh, my ya, we your len. Oh, my ya, wogolen. Patience so for me. A walk, patient, kia, kia. Globa, oh, we know, go far around. That you will not see far around. Oh, shoot, moon bunny monthly. Ni mama bunny weekly. Per annum, the money is over £100,000 per annum. Daddy, I got the job. Only send the passport to me. I've sent my passport, so they are doing the clearance and the onboarding. So I'm just waiting for the start dates. Come on, Jacob, for me, start dates. Like Elijah, no, Kituwa Muru Iwa. Kituwa Mu testimony, Glawa. But this is a big one. Ah, Eshe o Olo Baba Shibioba. Olo Eshe o Eshe Baba Shibioba o. Eli Fomo Shishe o Eshe o. Imi Amuriri Olo o Atubo Mashomiri o. Eshe o Eshe o Temu Amon Olo o. Eshe Temu Amon Adura. Eshe o Eshe o.
1: Ah, Ise Toto Oje. Ise Ti Mantose. Ani, Ise Ti Manderu Babukata. Mo bere se gidi fun o mo ru ko je onarela
2: amen
1: onarela
2: amen
1: so mo tan pe ni £100,000 £90,000 amu to je be ta ba gbe wa sewo Nigeria en ta na wo si bi sa mo so tele boluwa ti be ti emi e wa onarela
2: amen
1: in the name of Jesus wa se bi oba
2: amen
1: emi reti eleni ninu ipade Barami Fumi. Me Gadu. Lazu Igadu Road. Hotel bus stop. Sope Ulosi okoloyu o ma ni agbara sa tabi o lo si bi oba adura lo ngba agbara oke gba ori ma ni agbara o dabi oru abami awon eko olorun ati get ready ati foro sinu yepeye ni ana best ni loni ma fun e lomi ma wa so fun e gomi ati yepo sise papo ti wa gba sikire pada ipade yen o ma ni agbara sa iyen nikan ko to ba di sunday a ma fun gbogbo eyan ni ororo ni gbogbo branches wa patapata ah mo ma yanana ni aro la ise ma lo pelu yepeye ise ma lo pelu ororo yen ene kan ri mi gba oro re ma gba
2: amen
1: in the name of Jesus
2: amen
1: wa de se bi oba gbogbo lojo bi oni oni wedding anniversary mo bless ojo yin ati igbeyawo yin loruko Jesus o ya gba ibu kura
2: amen
1: o ti ra anugba
2: amen
1: ile re ra anugba
2: amen
1: wa de se bi oba gbogbo eyan omo olorun tolorun nlo loni lati bless isei emi na bless aye
2: amen
1: loruko Jesus.